0: na-atọ n'aka onyeisi ICPC n'Abuja. Ugbu a, ka anyị leba anya n'akụkọ ndị a. Gọọmenti steeti Edo enyela Easy Energy Limited ikikere ịrụ ọrụ mini-grid nke ga-emepụta megawatt 7 iji gbasaa ọkụ eletrik, kwalite ike sitere n'okike, ma mee ka imepe ụlọ ọrụ mbawanye. Gọọmenti kwukwara na ọ na-eme atụmatụ iwulite ọrụ ọkụ eletrik n'akụkụ senatorial atọ nke steeti ahụ. N'akụkọ nke abụọ, NDLEA jidere mkpụrụ ọgwụ tramadol ruru 1,630,000 ezoro n'ime ụgbọala abụọ ma jide otu onye na-akwa ụgbọala. Ụlọ ọrụ ahụ kwuru na ọ ga na-aga n'ihu ịlụsa ndị na-ebupụta ọgwụ ọjọọ n'ụzọ iwu ma kwadoghị ọgwụ. Kpazụ, ndị uwe ojii FCT ejidela ndị uwe ojii anọ maka ebubo na ha naara ₦50,000 n'aka onyeisi ICPC Dr. Musa Aluyi n'oge ebe nnyocha n'akwadoghị iwu n'Abuja. Ndị uwe ojii kwuru na a na-eme nchọpụta gbasara ọgwụ ahụ. Tupu mpịachi akụkọ nke anya sọ, anụ ka anyị laghachi nụ n'okpuru okwu ndị ahụ wọrọ anyị isi akụkọ. Steeti Edo enyela ụlọ ọrụ Easy Energy Limited ikikere ịrụ ọrụ mini grid maka ike ọkụ. NDLEA jidere mkpụrụ tramadol ruru million n'ọrụ mgbochi mbupụta ọgwụ ọjọọ. Ndị uwe ojii jidere ndị uwe ojii anọ maka ₦50,000 n'aka onyeisi ICPC. Nke a bụ nchedebe akụkọ anyị nke anyị asọ. Daalụ nke ukwuu maka ịnọnyere ESAN Binoculars Radio Uromi. Afọ mbụ Nwada Chizaram. Nọrọnụ na nche ka Chineke na-agọzi unu.
1: Ekwudede wòyí, ẹsìnkú bí ojú ọjọ́ ṣe rí ní ibi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ Asian Binocular Radio, èyí tó kalẹ̀ sí ìlú Uromi. Ìròyìn ló ń dé sétí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Gbọ́lágadé Owólabí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Ìjọba ìpínlẹ̀ Edo ti fún àwọn ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà ní ìwé àṣẹ àti máa pèsè iná mọ̀nàmọ́ná. Àjọ NDA ti rọ́wọ́ tó àwọn ọ̀bà yìí jẹ́ tí wọ́n máa ń gbé egbògi olóró ní orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè kan ní ọ̀nà tí ó lọ láti Èkó sí Ìbàdàn. Ọwọ́ ọlọ́pàá ti tó àwọn ọlọ́pàá mẹ́rin kan ní ìlú Àbújá nígbà tí wọ́n já owó tó tó ₦750,000 lọ́wọ́ ẹni tí ó jẹ́ alága àjọ ICPC. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba ìpínlẹ̀ Edo ti fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn oníṣẹ́ àdáni láti máa pèsè iná mọ̀nàmọ́ná fún àwọn aráàlú. Nínú ọ̀rọ̀ tí ẹni tí ó jẹ́ kọmíṣánà fún ètò àmúṣagbára ní ìpínlẹ̀ náà, Honorable Paul Osembo, tó sọ̀rọ̀ ní ìlú Benin níbi ayẹyẹ náà, ó sọ wípé nígbà tí àwọn ilé-iṣẹ́ tí ó bẹ̀bẹ̀ fún àti máa ṣe irúfẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ ti wẹ̀ tán yẹ́kan

0: steeti Edo enyela ụlọ ọrụ Energy Limited ikikere ịrụ ọrụ mini grid maka ike ọkụ. NDLEA jidere mkpụrụ tramadol ruru milion n'ọrụ mgbochi mbupụta ọgwụ ọjọọ. Ndị uwe ojii jidere ndị uwe ojii anọ maka iri naira puku iri ise na atọ n'aka onyeisi ICP. Nke a bụ nchedebe akụkọ anyị nke anyị asọ. Daalụ nke ukwuu maka ịnọnyere ESAN Binoculars Radio Uromi. Afọ mbụ Nwada Chizaram. Nọrọnụ na nche ka Chineke na-agọzi unu.
1: Kùdédé wòyí, ẹ sì kú bí ojú ọjọ́ ṣe rí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ ESAN Binoculars Radio. Èyí tó kalẹ̀ sí ìlú Uromi. Ìròyìn ló ń dé sétí ìgbọ́yín láti ẹnu ọ̀gbẹ́ni Gbọ́lágadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Ìjọba ìpínlẹ̀ Edo ti fún àwọn ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà ní ìwé àṣẹ àti máa pèsè iná mọ̀nàmọ́ná. Àjọ NDA ti rọ́wọ́ tó àwọn ọ̀bà yìí jẹ́ tí wọ́n máa ń gbé egbògi olóró ní orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè kan ní ọ̀nà tí ó lọ láti Èkó sí Ìbàdàn. Ọwọ́ ọlọ́pàá ti tó àwọn ọlọ́pàá mẹ́rin kan ní ìlú Àbújá nígbà tí wọ́n já owó tó tó ẹgbẹ̀rún lọ́nà 50 náírà lọ́wọ́ ẹni tí ó jẹ́ alága àjọ ICPC. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba ìpínlẹ̀ Edo ti fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn oníṣẹ́ àdáni láti máa pèsè iná mọ̀nàmọ́ná fún àwọn aráàlú. Nínú ọ̀rọ̀ tí ẹni tí ó jẹ́ kọmíṣánná fún ètò àmúṣagbára ní ìpínlẹ̀ náà, Honorable Paul Usembo, tó sọ̀rọ̀ ní ìlú Benin níbi ayẹyẹ náà, ó sọ wípé nígbà tí àwọn ilé-iṣẹ́ tí ó bẹ̀bẹ̀ fún àti máa ṣe irúfẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ ti wẹ̀ tányánkànkàn lórí gbèdéke ohun tí wọn yóò pèsè tí ìjọba sì ti pinnu láti fún wọn ní agbára àti máa pèsè iná tó jẹ́ ìwọ̀n 7 megawatt fún àwọn aráàlú, tí ìjọba náà sì ń gbèrò wípé ìjọba gangan ti ń ṣe irúfẹ́ ìgbésẹ̀ yìí láti máa pèsè iná mọ̀nàmọ́ná tí ó tó 100 megawatt fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Edo. Àwọn àjọ NDLEA ti rí ọwọ́ tó àwọn tó ń gbé egbògi olóró láti orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè kan ní òpópónà márosẹ̀, èyí tí ó ń lọ láti Togo Benin sí orílẹ̀-èdè Nàìjíríà. Tí wọ́n sì tún kéde wípé kò tí ì tó ọ̀sẹ̀ kan tí ọwọ́ tó àwọn amòkùnsìkà yìí tí wọ́n rí egbògi olóró èyí tí ó tó 500 ní iye owó ní orílẹ̀-èdè Nàìjíríà ní ojú òpópónà kan náà yìí. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí ní ọjọ́ Àìkú, ẹni tí ó jẹ́ agbẹnusọ lórí ètò ìròyìn fún àjọ yìí, Fẹ́mi Babafẹ́mi, ni ó sọ wípé

ọwọ́ ọlọ́pàá ti tó àwọn ọlọ́pàá mẹ́rin kan ní ìlú Àbújá nígbà tí wọ́n já owó tó tó ẹgbẹ̀rún lọ́nà 50 náírà lọ́wọ́ ẹni tí ó jẹ́ alága àjọ ICPC. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba ìpínlẹ̀ Edo ti fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn oníṣẹ́ àdáni láti máa pèsè iná mọ̀nàmọ́ná fún àwọn aráàlú. Nínú ọ̀rọ̀ tí ẹni tí ó jẹ́ kọmíṣánná fún ètò àmúṣagbára ní ìpínlẹ̀ náà, Honorable Paul Osembo, tó sọ̀rọ̀ ní ìlú Benin níbi ayẹyẹ náà, ó sọ wípé nígbà tí àwọn ilé-iṣẹ́ tí ó bẹ̀bẹ̀ fún àti máa ṣe irúfẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ ti wẹ̀ tányánkànkàn lórí gbèdéke ohun tí wọn yóò pèsè, tí ìjọba sì ti pinnu láti fún wọn ní agbára àti máa pèsè iná tó jẹ́ ìwọ̀n 7 megawatt fún àwọn aráàlú, tí ìjọba náà sì ń gbèrò wípé ìjọba gangan ti ń ṣe irúfẹ́ ìgbésẹ̀ yìí láti máa pèsè iná mọ̀nàmọ́ná tí ó tó 100 megawatt fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Edo. Àwọn àjọ NDLA ti rí ọwọ́ tó àwọn tó ń gbé egbòogi olóró láti orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè kan ní òpópónà márosẹ̀, èyí tí ó ń lọ láti Togo, Benin sí orílẹ̀-èdè Nàìjíríà. Tí wọ́n sì tún kéde wípé kò tí ì tó ọ̀sẹ̀ kan tí ọwọ́ tó àwọn amòkùnsìkà yìí tí wọ́n rí egbòogi olóró èyí tí ó tó 500 ní iye owó ní orílẹ̀-èdè Nàìjíríà ní ojú òpópónà kan náà yìí. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí ní ọjọ́ Àìkú, ẹni tí ó jẹ́ agbẹnusọ lórí ètò ìròyìn fún àjọ yìí, Fẹ́mi Babáfẹ́mi, ni ó sọ wípé ọkọ̀ tirẹ́là àjàgbé ni wọ́n kó àwọn kiní sí ní òpópónà márosẹ̀ tó ń lọ láti Èkó sí Ìbàdàn, tí wọ́n sì sọ wípé ìpínlẹ̀ Kánò ò ni wọ́n ń lọ. Ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ àwọn ọlọ́pàá mẹ́rin kan nígbà tí wọ́n lu jìbìtì ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà àwọn àjọ ICPC ní owó tó tó 50,000 naira nígbà tí wọ́n sì fi tipátipá sọ pé kó lọ gba owó náà ní ọ̀dọ̀ àwọn tí ó máa ń fi owó ránṣẹ́ fún àwọn ènìyàn POS. Ẹni tí ó jẹ́ alága yìí ni Dókítà Musa Aliyu, ẹni tí ó jẹ́ alága àjọ ICPC ní ìlú Àbújá, ẹni tí ó jẹ́ kọmíṣánná fún ètò ọlọ́pàá ní ìlú Àbújá, ìyẹn Ahmed Sanusi, òun ló kéde ọ̀rọ̀ yìí ní ọjọ́ Ajé, tí ó sọ wípé irúfẹ́ àwọn ọlọ́pàá báyìí kò yẹ láàrin àwùjọ, wípé ọ̀gárá olè ọlọ́sà ni wọ́n, tí wọn ò sì ní nǹkankan ṣe nínú iṣẹ́ ìjọba. Èyí ni a ó fi ṣe àṣekágbárò yìí tòní.